0: sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is more than nations in.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́ kọrin yẹn ní ìgbà kẹ́.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́n lọ́gbọ́n Jésù ní gbogbo ẹ̀rọ tó dìde tó dìde tó dìde.

0: Tori awon nkan ti Olorun fe se loni o yato pupo. O de fe ka lo ede kan soso.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bi agbara ba de ohun to ku ninu aye wa yo ji ninu we Johanu ni ori keji de logun eni ti o kan ya ma ba mi ka pele pele a fe wu awon akansi oro ko kan to wa nbe lati ese ikerin le ti bere nitori na bi Jesu Oluwa ti mo gbogbo nkan ti nbo wa baun ta le nwa ibere akoko niyan o ta le nwa toro ohun ma wi pe ohun ni won nwa lati doju ogun ko lati yeye re lati so fun pe o to eni je npe lomo olohun tabi alagbara sugbon o nitori pe ina yen be nbe agbara yen be nbe ase yen be nbe oruko yen be nbe oki yen be nbe o le fi enu ara re so confidentially pe Talen wa. Yes. Wana long pe. Jesu ti Nazareti ni. O wifu an pe. Emene yi. Aha. Ene ti o fiyan. Ope lu wan. Ode eme ji o. Emene yi. Emo pe ke mante li me kalo. Yes. Wan bi se yi. Wan subulule. Yes. O to bi wan lere le keta. Te ta le wa. Emene yi. Be me le ban wa. Je ka won ti o mo nkan kan nipa mi o ma lo a fe beere agbara olohun ka to lo idi ni pe eni ta fojujo eni temi semele eni ti gbogbo oluso aguta tajire ti nbe nbi semele eni ti awon akori ti nkori n semele eni ti eyin gbogbo te du semele o na ni Jesu Oluwa ohun ta de fi semele ni wi pe gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà ẹ̀rẹ̀ ojọ́ ta ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jàngbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péjì sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbara la fe bere nibi tori ati rawo eyan ti nbere pe nibo na pejo si kini an se be e lo kaye won e ja mo nkan ti an se nbe ori ile ta wa duro si eni ta duro ti o lo lohun lai de pe rara ara sa mo lai pe rara ara ibi ma di oja agbaye
1: amen
0: e to olorun niyan ko se eni ti won e kegan re ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ ṣe pé mẹ́lẹ̀ ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá gbogbo àwọn tó tó ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣe rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Go to your cell and yet. Nature, see what you are, Romy. Emma, see what be? Be lay it, you want to move yes, who are turning to Palere, Matan. Want to back up, I know. So, when you are no loge, Oba, Oba, Taco, Jenica, go for Cassi, Oba, Oba, Gigi, Dille, and the two Ludu Mari. You see, I want to put silly Lori can in bay. E ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo san mo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti teju mo oju orun yes. Go to the OK. Here she. What do I let you do? You know that if you do it, I'm walking. Yes, now you. Hallelujah, hallelujah. Well, go on, hold us. What's your name? Woman, so about one back. Igba ti oba awon oba yo jidi de le nse la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bo won ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la won eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun Only Major. A guy said, Making Bell. Now, would it be a bad Jesus, Lua? Matthew 28, verse 1 and 2. Everyone's okay. A sorrow giddy. Bernie. Lato run o yi okuta ko na lenu ona o joko le won wa riri o to eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru ye lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun yin Eni kani to ba gba mi ko ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun yin

0: méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jímọ́. a fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà gbọdọ̀ ẹ̀sẹ̀ nìkan kan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Mo wá rí i wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọ́wọ́ wọn nínú ìṣípayá yẹn wọ́n dẹ̀ gbígbọn dání wọ́n wá yọ mí wò báyìí wọ́n yọ mí wò báyìí wọ́n yọ mí wò báyìí orí tí sátímì náà wà yẹn mò ń forí gbàdúrà mò ń forí gbàdúrà òjijì mo gbọ́ gbàá tí wọ́n yẹ̀bá yẹn nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi ṣùgbọ́n gbà tí mo jí déédéé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn ẹ̀mí ọlọ́run wa ń sọ fún mi pé ìwọ ọkọ náà yìí ń bàn jésù olúwa náà yìí ní bàn dénlẹ̀ kó mọ̀ yìí mí mo bá bẹ̀ sí yí lẹ̀ mo bẹ̀ sí yí lẹ̀ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára jésù lára wọn púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn nìbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹ́lẹ̀ wọn ti já wálẹ̀ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyì méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ kí wọn máa ṣe dáadáa ẹmí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọbí àdúrà kan lánàá tí o gbàgbé ètò lọ ń jẹta ìbádùn àtọ nǹkan ti ẹgbò náà jẹ léyìn lọ kí ẹ lọ wàá mú bọ. irú àwọn fà yẹn la fẹ́ kí agbára jésù olúwa kó fàyọ kú lára wa ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí náà yóò ti tò kọ gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá à ń gòkìkì gbogbo wọn àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọ́n bá ti ṣáájú wọn bọ́ba jẹ́ràn sí ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ dé afẹ́rímẹ́nì ní nọ́mbà tó o bá dúró kò sí tí o lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lolúwa gbògo sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé olúwa ti gbògo láyé mi o sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀mí ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣẹ̀gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ ẹ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún gbagbara bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí gbagbara bá dé yóò dìde gbogbo ohun tó dàrú láyé rẹ pátá lọ́lọ́run ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run hallelujah ẹ bá ń ké dáadáa ẹ bá ń ké dáadáa
2: hallelujah.